0: Will scale if you're done grossen has his pluck the cross grantistig and
1: it's more Neil Kinte ach Kellness Natur me hagen on Mariel Lauren Clarkson na Shearsonam snohtadi hochtig hochta the on TPL Tefosten Skoll oder Hans Kollenisch agus lagachen TPL agus dastrich shire gudi ard vohor
0: Marowilchenov
1: agus kapamid nur lagachen TPL Bunyach an clocks an amachas an TPL, agus go bhí an tegan acilin a hógant ag an aum, agus go chur dar an cloch istach an slí go mech sé banna hes doch.
0: Agus
1: am ith bós banna hes.
0: Na dar wais, ní húr mé em sé hort, na an haid in a rumsach a bini dacha. Sgíal ta fyrdas na hen cloch mars na sitig.
1: Agus ha sé das an tradisiúni chymé, mag nur lagam ar an teg hana, chymé adam ar an cloch agus cyrm ar an asher ríst sa falle.
0: Ja, ja. Wel, een of andere gooit haar brood. Nou, dat kan hij hebben. Ach, nee, een keer lager dog is kelder.
1: Als je anders een keer te blijven, maar ja.
0: Ta, ta. Agus, ta, als je nog de handig is, agus de wille is naar huid en is te lagen. Wel, hier is, als we me gaan geren, schacht, nu geef ik een regette, agus genedi en laam en trane gist, as en laam oudig, agus en dalen nog lief gewoon maken. Spreem je de kind te reis, dekken.
1: Ik ga een mail maken, as Roger en de gooit, dat ik zo'n takke echt ervat.
0: Ik ga maar weer. Ik heb me zo loon getoond, maar als je push te gaan, trouwens. Dit is echt een moor goed. Chosan an dideseach na seo choma. An ceoltúr Imar Flannery, gafes da chún agus sin a cain fáil drúl tí Imar.
2: Carmel
0: Cotara. Ní án óhig sa, cada hugan an tó tímpol tó anúr seo, as minig a bhíon tú siúlach ar an áte. Cata siúlach os fel áhir.
2: A tamann sa, Imariach mar cianara ar fai gá seachtan, so is é a nuan lá dernacht an chúrsa. So bhí meán mar cianara, bhí meán hana féin i malan ar teirig agus i gáin tráin bhín chacasa. So is even a me.
0: Can I have gwyn in an tó sésion mar? Ní he gael an da rau áfur o hef na skolaíachta agus o hef na dechasta fialarna ní he?
2: Oes sinne, tamag dien of lais i galas na ban riena i meil fyrsta, but just is even an gaelan agus bravalam fiausachar am a chud gaelan nílam like lífa, but
0: Ni bwyldet, ni bwyldet o'n tog y briawr ffad. Cwnnw sy'n fydd yn sglod i ymlaen ar y gwrsau, cwnnw
2: sy'n nahr
0: un siad o flin gyblion agos fi'n clach dal o'na hyn flin.
2: Ie, bod fi si gyhwntoch, fi mae'r ag dyn of roddi leis na sglod i gochla, ag dyn of cael cael y maic dixio, man un, agos ag dolg ydi yn mara fio hwnnw.
0: Mara fio?
2: Yn mara fio, sy'n e.
0: Sy'n cawn dy law bach di, dych no?
2: Sy'n e, fi'n aim sy'n dychreta.
0: Sy'n
2: fi, Yeah, agus capim gur sinne an rud is hábhacht dí because tá tú ábata gach rud a dhéanamh las mui leis na scláire.
0: Cadás na scláirí chúnta ili na múna, chúnta ili na héirn?
2: A lán dálti as Corcaig. Lán dálti as Corcaig agus Fort Lárga agus sinne den Tipperdarn koma.
0: Ian fiol tóidi yn y masg na mynd siad o cwrcais.
2: Ni lyst o gom eisiau. Gwna fe gom macon.
0: Ni her i gysio mach yna dolyg stoen chwch yna.
2: Beir yn o'ch, beir yn o'ch. Egan trisgo.
0: Gwyl. Ta ag o ffos o gotais ni ilf. Cogr hana dolyg stoen.
2: Hana dolyg stoen, ia.
0: Cada fe gwtw yn...
2: Beir o'r cwpl yr un yn ish. Lady on the Island, August the Union Rain.
0: Gwhontoch.